0: lẹ́yìn yìí sún ṣẹ̀ṣẹ̀ bí a mi sọ ṣe pàápàá màá hùn kúnkún ẹ̀mẹ́tìrì mu. Nàbí bí ọbẹ̀ bá sún bí a rán já, di ọbẹ̀ fìrì ni mo ọba ní fi owó ọ̀rọ̀ àdé hùn kúnkún akọ́ ìtìrì mu. Nàìjíríà fọ́ yé tí ní bala yìí sún ní sọjà, yẹn sún ètí mi dì hún adánsẹ́ akẹ́bí àti àfọ̀fọ̀. Ẹ̀dá wà sí sẹ́ owó tí ẹ yẹ. Ẹja, ní ẹ̀kẹ́ nyinaa ní sẹ́, àṣẹ̀dánfẹ́ àjẹ́nkọ̀pá Yéésù Kristo sọ ẹ̀ǹkan wò dín. N'àwọ́tí mú nyinaa já, ó ní ẹ̀dá wọ̀. Ọ̀gbọ́nufọ́ aṣiṣẹ́ amáyé ni ẹni mú bí ara ní ẹbísùn bí ara ní jáde, mo jáde ṣe ní sí ohun kọ́ ẹ̀. Yẹn sọ sẹ́, ìdúró ẹ̀dá ẹ̀díkà kò sí ẹni bí ó sá bá yasáàdì wà sí dáàmúnà ọ̀sẹ̀ díẹ̀ wọ́n náà wáyé. Jẹ́já ẹ̀sẹ̀ máyọ̀ hún ẹ̀sẹ̀ máyọ̀ ìmúṣẹ ẹ̀sẹ̀ máyọ̀ sáfò jẹ́ náà kọ́ fún àwọn ọmọ ènìyàn nìyẹn. Jẹ́já wà sẹ́ owó tiẹ̀ yẹn náà ọbẹ̀ yá máyẹ̀ ni. Àṣẹ̀dáfẹ́ àjẹ́nkọ̀pá Yéésù Kristo sọ. Nádọ̀lùfẹ́ mìíràn mu ọ̀má yàgbẹ́sẹ̀ dín nìyà ní ẹ̀mí pẹ̀yẹ. Nàwó pìà yàsẹ̀ àfọ̀tà. Ẹ̀dá wà sí.
1: Ẹsẹ̀ ẹni mèjì fọ́ ìyẹn kúkọ ẹni mèbú tẹ̀ntìm a
0: ẹja ní
1: pàkókò àná. Mìchẹ́m ẹni mìkwájìẹ abàn. Mà bá ń tẹ̀ntìm ẹ̀rọ̀dẹ́ a òyí nọ ayé nọ ẹ̀nà mìsúnmi fẹ́ nọ nà ọjọ́ èmi mà tán fún ntẹ̀m.
0: Hallelujah.
1: Amen. Mima, inye jidi se, ya babi sun afre radeno. Obeji efri, ya tampon sem. Ya min shira yinye na dimampa ya debi ya ibidi. Obe kani shira so edi ya maye. Inye, ya maye nye na ya hun yonkudo.
0: Ya kuye.
1: Ya maye hun mis.
0: Amen.
2: Goodbye.